0: gbogbo ẹyin ọmọ Ọlọrun ẹni tó ṣe mí lóore ó ní mo ń dúpẹ́ fún kò sí ẹni tá a tún lè dúpẹ́ fún tó kọjá Jésù yìí adá ọpẹ́ adá ògo padà aṣọ ipò ṣe ògo ni fún ọ Jésù nínú àwọn àdúrà tí Ọlọrun kì í kọ̀ láyé ni àdúrà ọpẹ́ wà ìṣẹ̀lẹ̀ bí ọpẹ́ mi mọ̀ bó o bá lè ṣe àmì bó o ṣe jókòó yẹn lórúkọ Jésù yóò kúkú dé bá ọ ìṣẹ̀lẹ̀ tí ó fi àyè gba ẹ̀rí ìṣẹ̀lẹ̀ tí ó fi àyè gba ọpẹ́ nínú ayé mi àti ẹ yóò ṣẹlẹ̀ sí yín sà in Jesus name mi mọ̀ bóyá ẹ lè dìde mọ́ mi ẹ kàn rọ́jú mi mọ̀ bó o lè dìde sà òní ni àwẹ̀ wá di number 3 ọjọ́ kẹta nínú àwẹ̀ ọjọ́ kẹta àwẹ̀ wá pé mẹ́ta láàárọ̀ yìí a sì gbà máa kọ́kọ́ bọ́ sórí Facebook bíi 6:30 máa wá sórí Facebook ìgbà tí ó bá fi di ago méjìlá máa tún padà wá ní agbára ẹni tó ní ayé àtọ̀run níbo lẹ wà tẹ ti ń gbọ̀n mi ọmọdé ní ń gbọ́ mi àgbà ní ń gbọ́ mi ẹ gbé ọwọ́ yẹn sókè ẹ wá mọ̀mọ̀ sọ a fẹ́ kí aleluya ni a fẹ́ kí aleluya odidi aleluya mẹ́sàn-án àti ògo mẹ́rin ó jẹ 13 bẹ́ ẹ bá àdì 3+10 a jẹ 13 láti wọnú oṣù inú oṣù kẹwàá la wà yìí mọ̀mọ́ tó o bá gbàgbọ́ pé wà á rí ìyanu lọ́sẹ̀ yìí tó o bá gbàgbọ́ pé wọ́n fọwọ́ kàn ọ́ wà bá mi kí aleluya ẹ̀ and make sure pọ sọ́kẹ́tì yín ọgbọ̀n sà mo rò bẹ́ẹ̀ ń lo iyọ̀ yín mo ti sọ nípa iyọ̀ mo tún lè tún mú màá tún tún sọ bó ṣe wà yẹn gbogbo oṣù ilẹ̀ fi lò somebody shout hallelujah mẹ́sàn-án yá hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo ogo mẹ́rin ọ̀yá ogo ogo ogo ogo fún mẹ́sàyà ẹ̀yin àyànfẹ́ ṣe ẹ rí ní sunday ọ̀la kó tó di pé màá ní ẹ lọ jókòó mo fẹ́ gbàdúrà fún àwọn díẹ̀ mo fẹ́ la gbogbo ẹnu lẹ̀ láti sọ fún yín pé màá mọ̀ọ́mọ́ anoint wa ni o ati first service o ati second service o every first sunday of the month is anointing service ẹnìkan bí báwo whereby we are going to anoint you a wá ṣe nǹkan kan tó yàtọ̀ kínkínní mo sọ nǹkan kan fún ẹ̀yin tẹ́ ẹ ní ìyọ̀nlé mo sọ ibi tẹ́ ẹ fi sí àti àwọn ibi tẹ́ ẹ fi sí àti àwọn ibi tẹ́ ẹ fi sí tó bá tún dọ̀la màá tún tún repeat mo sọ ní ọjọ́ wednesday mo sọ ní ọjọ́ tuesday lágbára ọlọ́run mo sọ ní ìlú èkó màá tún tún sọ ní agbára ẹni tó láyé àtọ̀run mọ́mì àjọ gbàwẹ̀ lónìí ni ẹnìkan ní kí la fẹ́ fi break lónìí gbogbo èèyàn pátápátá ẹ wá àgbọn àgbọn coconut pẹ̀lú ẹyin méjì méjì ìyẹn di 12-2 lágbára ọlọ́run mọ́mì try ṣe rí lóṣù yìí a gbàdúrà sí gbàwẹ̀ bíbélì láwọn nǹkan yìí ò ní lọ láì sí àwẹ̀ àti àdúrà it is prayer and fasting onímọ̀ọ́mú testimony jáde tó o bá gbọ́ tá à ń sọ ẹ̀rí tìkẹ́tìkẹ́ kò mọ̀ sí nǹkan méjì tó fà á àmọ̀mọ́ gbàwẹ̀ bẹ́ẹ̀ la sì ń gbàdúrà ẹ dìde gbogbo èèyàn ọmọ ọlọ́run já ṣe nǹkan kan láàárọ̀ yìí ẹ kígbe ẹni bàbá gbogbo kò ṣeé ṣe nínú ayé mi bá mi sọ di ṣíṣe é ṣe gbogbo kò ṣeé ṣe gbogbo kùdìẹ̀kudi ayé mi ọlọ́run fọwọ́ kan jẹ́ kí ìyàtọ̀ dé bá mi in the name of Jesus mọ́mí ẹ̀ náwó síwájú ẹ wá fi ọwọ́ yẹn gbá ara yín báyìí ẹ̀yin ọ̀fà tako nínú omi àtẹ̀jẹ̀ mi lóṣù kẹwàá gbogbo ọ̀fà ire ń bọ̀ sa o ìdùnnú ń bọ̀ o mọ̀mọ́ tí ń gbọ́ mi ire ń bọ̀ o ọlọ́run ọba ń gbọ́ múra o ẹ̀yin ọ̀fà tako ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa báyìí ni olúwa wí jáde lára mi fi ayé mi ńlẹ̀ fi iṣẹ́ mi ńlẹ̀ fi ayé àwọn ọmọ mi ńlẹ̀ in the name of Jesus Christ bàbá rí ọ̀fà kọ́fà tí wọ́n ń pè ní ọ̀fà tako iná gbàdànù nínú ayé àwọn ọmọ ọlọ́mọ in the name of Jesus Christ ẹ gbàdúrà ẹlẹ́ẹ̀kẹta Jeremiah 33:3 lẹ́ ń dáhùn ó ní képè mi èmi ó sì gbọ́ èmi ó sì fún ńlá àti alágbára màá fi hàn ọ́ bó o bá lè kígbe ó di dandan kí ìyípadà ó wà ó tiẹ̀ jẹ́ pé láàárọ̀ kùtùkùtù òní màá padà bọ́ sórí Facebook a ti wà nínú ìpàdé agbára ṣé rí gbogbo time 1-7 ìṣera ni àwẹ̀ ni ìpèsè tí ó ṣẹlẹ̀ tó mọ̀ tó sọ testimony sí nínú oṣù ẹlẹ́ẹ̀kẹwàá ni wà ní bàbá dìde sọ̀rọ̀ mi ọlọ́run yára láti ràn mí lọ́wọ́ dìde sọ̀rọ̀ mi wá yára láti ràn mí lọ́wọ́ ọlọ́run dìde sọ̀rọ̀ mi yára láti ràn àwọn ọmọ mi lọ́wọ́ lórúkọ jésù ọyọyọyẹ sọ́dàdúrà bẹ́ẹ̀ in the name of Jesus ọlọ́run dìde sọ̀rọ̀ mi yára yara loruko Jesu lati ran mi lowo in the name of Jesus Christ. Gbogbo eni to ngbo mi laaro yi mo fi majemu ipe so tele owo itusile owo agbara Olorun kokan aye yin iyipada to ni to lori mi to la mi laka mo ni ko sele ninu aye re in the name of Jesus Christ. E wa gbadura number 4 yi e ka ise merin si waju wa nawo soke baba je ki osu eleke wa yi o pe mi je ki osu yi o pe mi osu yi wa pe mi ju gbogbo osu ti mo tin lo lo osu yi Olorun ji o pe mi osu eleke wa gboro oluwa wa pe epafra dako ti ena wa pe epafras wa pe mi loruko Jesu in the name of Jesus. Gbogbo eni tin fenu so tele tin gbadura loruko baba to ma ti temi mimo osu eleya pe o in Jesus name. Egbe ese kan si waju wa nawo yen soke wa ni baba gbogbo eyin alaanu mi ninu osu yi e ri mi gbogbo eyin alaanu mi ninu osu yi e wa mi wa gbogbo eyin alaanu mi ninu osu yi e pade mi loju ona emi ati yin ojo foju koju e ru mi to nbe lowo yin e jule fun mi in Jesus name. Gbogbo eyin omo Olorun bo se fenu wi mo fi ase ati majemu Olorun so tele se aye re pe alaanu atolore re tin be ninu osu kewa ki won bere si wa loruko Jesu alaanu re o wa ninu osu elekewa e kigbe mo ti wo osu kewa olore mi a wa in Jesus name. Thank you Father, for in Jesus name we have prayed. Ago mefa bo ni ma bo sori Facebook, ago mefa bo ni ma bo sori TikTok, ago mefa bo yin na ni ma bo sori YouTube. Gbogbo bi te ba tin lanfani ati gbo mi eyin ayan fe e je si de bayi e ba npe baba yi ki won wa ba wa ki won kokko gba mic.
1: Hello baba mi e karo oruko mi ni Oyinde Adeleke oyin Olorun logo fun iyanu to sele ninu aye mi gbogbo Olorun ga fun eko to ye koro eto yi aye niyan pada ninu eto yin Oluwa yo ma so agbara yin di otun Oluwa yo ma teyi si waju mo ni eri to po repete akoko eni ka lo ra ile odupe lodo Olorun pe Olorun pese ile to po repete fun idile mi on keji oni pe awon mi meji won keko jade awon mejeji si rise Olorun si wa pelu won lenu ise na eri keta oni pe Olorun ra oko tuntun fun idile mi agbe Olorun ga fun iyanu eti Olorun se ninu aye wa lati pase eko e ta ri lati odo yin Olorun yo ma ten si waju mo ki mama Olorun yo ma so agbara yin di otun a o jo jogun ijoba Olorun ni loruko Jesu Oluwa wa o dabo na bye bye.